0: bẹ́ẹ̀ni bó tó fi dórí TikTok Facebook Instagram ìràwọ̀ náà ń gbé fún ẹ̀ lẹ́ẹ̀kan sán o.
1: Pẹ̀lú mi ṣakíṣe ló fi padà.
0: Mi ìyá mi Akíṣe ẹ káàbọ̀ mọ́.
1: Iṣẹ́ rí. Tó o bàbá ìjẹ̀bú ni o.
0: Dápadà.
1: Ihun tó bá tẹ̀ ni gan-an máa ní kò sí mi. Yes. Ihun mi ní kò sí náà ká nǹkan máa inú fóònù mi. Máa ní kò sí torí ọjọ́ mi. Tí n bá fẹ́ fún wọn lówó, máa fún wọn lọ́tọ̀. Iṣẹ́ pé kán ní kí n yá wọn. Pé àwa ti fi jẹun, a ti fi sanwó ọmọ. Sọ̀rọ̀ mi kọ́ làwọn ọmọ ń jẹ náà. Yes, gbogbo adé àjọjọ máa jẹ àwọn ọmọ yẹn ni. Kò sí ọ̀rọ̀ pé ìyàwó ló ń jẹ ọmọ rárá. Àjọ máa jẹ ni. Kò da padà, kò sí wàhálà ń bẹ.
0: Kì í ṣe ọjọ́ mi. Kì í ṣe àjẹgbé ti gún
1: ìfẹ́ bọ́. Kì í ṣe ọjọ́ kì í ṣe rárá náà kí èrè ní ìṣẹ̀bọ̀ owó ni. Ìyàwó mo talking of money.
0: Ẹ ṣeun. Wọ́n ní owó tẹ́ yá sà. Wọ́n ní kì í ṣe àjẹgbé ti gún jẹ bọ́ o. Wọ́n ní kì í ṣe àjẹgbé tí àkàlà ti ń jẹ gini. Hello.
2: Hello, inú àwọn olùdẹ̀kùn pé padà o.
0: Okay ma, okay sir.
2: Ṣé àwọn wípé odò tá a bá fojú di ló ń gbé ni lọ ṣá? In the sense that ṣé àwọn peace home, ibi peace home náà ti bẹ̀rẹ̀ nílé. Akíjìrí akíàjì ló ń sọ̀rọ̀. Because a sọ pé peace home, a advocate peace home. Now ayáwó lọ́wọ́ ìyàwó wa a dá padà. Báwo ni peace home ṣe fẹ́ materialize?
0: Ìkùnsínú òde.
2: Because a lot of things ló lè degenerate sí, ló lè ẹjọ́ dáta ni, ló lè result sí. So and at the same time bí ìgbà bá ní àìsí ti ẹ̀ nìyẹn, bí ìgbà bá láì yan ẹlẹ́dà ti ẹ̀ jẹ, ìyẹn ayáwó àdápadà. Ìyẹn òkòkò náà ti rè ọ̀pọ̀tẹ́ gbúdí méjì o. Ìdọ́tí ọgọ̀wẹ̀ kò sí well of us. So ọlọ́run àánú rẹ̀, orí náà tá a jẹ́ láà máa jẹ́. Àní dẹni lẹ o. Àdẹ gbọ́dọ̀ make sure wípé this womb ó manifest in our jurisdiction in all our area. Tába ti yá owó kádà padà. Tába dẹ̀ tí ni ká sọ ń tùbí ìnùbí ká jẹ́ kó mọ̀ pé a sì máa dá padà. Ó jẹ́ bí commitment.
0: Ẹ ṣeun.
2: Ẹ jẹ́ ọ̀dà sáà mi. O lọ ara wà lọ́wọ́.
0: Àmì o.
2: Ẹ pé ètò sá.
0: Ẹ sà. Mr. Meg, gbogbo jíbówó ẹ bá ń bí àkúbè pé ṣé tọ́ba yá owó máa dá padà. Àkúbè ṣé o ti yáwó lọ́wọ́ yé ìlírí? Ìyá mi mo rẹ́ni kejì. Mo rẹ́ni kẹ́ oje. Aya Àkúbè nu wọ́n máa ń gbọ́ ètò yìí dáadáa. God bless you. 09060335. Hello.
3: Hello.
0: Hello, ẹ bá ní rédíò yín lọlẹ̀.
3: Ẹ̀rọ ti yáwó a máa padà o.
0: Ẹ kí ló kọ yín sà?
3: Maruf ló sọ̀rọ̀
0: láti.
3: Láti
0: Rafco, Mr. Maruf.
3: Yeah.
0: Tẹ bá yáwó ẹ máa dá padà.
3: Torí tálè rí mi gbà.
0: Ẹ ṣeun sà.
3: Ẹ lọ wá pẹ̀lú wa.
0: Àmì sà. Mr. Maruf ni táwọn bá yáwó lọ́wọ́ ìyàwó àwọn dá padà lórí ọjọ́ míì. Ojo ká máa pa ni wọlé, a máa pa èèyàn wọ ilé lẹ́ẹ̀mejì àbí bó náà ṣe máa ń sọ Yorùbá. Ohun tó lé ọ ní alákọ̀ọ́kọ́ wá sọ́dọ̀ ìyàwó rẹ tó yáwó. Ó tún lè gbé ẹ wá padà ẹ̀gẹ́ ni ó. Ó bá yáwó lọ́wọ́ ìyàwó rẹ tó fi ṣe business. Dandan ni kó o dá padà. Ó gbọ́ ohun táwọn bàbá mọ̀mọ́ tó ń sọ. Àwọn ìyá wa ń sọ̀rọ̀, wọ́n ní on behalf of all women. Tọkùnrin ti yáwó lọ́wọ́ wọn, justice for women. Fún gbogbo àwọn obìnrin tán ti yọkọ wọn lówó tọkọ wọn ò dáwó wọn padà. Tẹ́ ẹ bá tiẹ̀ yáwó lọ́wọ́ wọn, ẹ tiẹ̀ assume pé táwọn ṣe yá yín ohun tẹ́yìn ò dá padà. Tán bá tún yá yín mi tẹ́ ẹ̀ dá padà. Ṣé business wọn náà ó máa grow? Kò lè lọ sókè. Ọlọ́run má jà á jẹ gbárùn Vaughn. Sight you my brother. 09060335. Hello.
4: Hello.
0: Yes ma, ẹ bá ń gbóhùn sókè. Yes ma, ẹ bá.
4: Ẹ yẹ kó dá owó yẹn padà.
0: Kí ló kọ yín o?
4: Ọmọlára. Láti Àgbára.
0: Láti Àgbára, ìyá mi Ọmọlára láti Àgbára. Kán dá padà.
4: Torí kó lè rí mi gbàǹjọ́ mi.
0: Ẹ ṣeun gan-an ma. ya mi omo lara lati agbara won ni ke da pada sa ni ke jowo te le pa ka mo e ko wo mummy fun mummy pada 200,000 lasiko e owo ngan te ba tu ko fun mummy o se se ki mummy ni adia tori bo te tete san wo yi mo ni 1 million kan ni pa mo hello
5: hello
0: yes ma e ba yin radio yen lole yes ma
5: lati command ni se idowu
0: e ka bo mummy wa
5: e ra ma o ye ko da pada o owo te ka ba ja ki se ko mo fun o mo fun ya to se mo ya o o tori ijo mi awon yo ba de ni pe asele ni aibo aba to nkan to ba sile ni o pada wa ba nojo mi to ba se daada to ba ja to ba da pada nojo mi yo ke yo ke ni le ja ti o ba ti e ni gan o lo ba ya to ti kokan se pe yo da pada pada
0: e seun mo mi omo lara e seun gan ma hello hello e ka san oja le ba ti pe we pa radio yin o ni king doctor said osupa yi mo lero pe en je mukuntun re en fa sara nbe hello
5: hello
0: yes sir yes ma
5: Olorun wa lati Koyoke
0: Olorun wa lati Koyoke
5: seri oro yen o ti pon le family
0: gangan
5: o di pen le toko ti yawo wo to fi mu ra won okunrin mi ti o ba sa fere lowo e a lo ba yawo e o le ti loju lati le fe to kun mi lowo a ni ya mi to ba ya 10,000 to ba ya 20,000 njo ki je to ba de so se lowo o le fi yawo yen ni 50,000 ya me pe ko da 20,000 to ya pada bo fun ni 50,000 iyawo mo pe owo de si lowo ni ni ba ko ba sa fere fun yawo na yawo na le ni pe ba le mi ya mi ni 5,000 ya mi ni 10,000 in most cases it's obi o ten fun ti e pada kon on dari ji wa
0: obirin o so
5: sugar o ba ti pen ti le enu ti won owo to ba fi mu ra won to ba je pe won ti mo pe owo ti mo ni ti eni owo to ni eni ni to da je kon da mo pe okay ki ni ba fun eni se mo fe ko lo toro won ta ni ati pe awon elomi to jara ita gan won yawo lowo wa a ri pe won ni isoro lati ri owo yen san afoju poda abojuwa kuro nbe njo tolorun ba ni ko mo wa ngba mi ba le ni ko ma wori ko ma mu lo so o mo se ni ko depend le owo ti o ba ti mo ra lo ba ti o kun ba wa ni pe lo to ni mo yawo to fi nje nko iye ku die ka po ro buruku gba ni to godo gbo ni ibore ti so ti o kun ni ba ni ko ke mi je ni fa lo se nko to fe oro to je everything je ba ta se ki o se ibe ro na o se ipe wo ko to o se ti ko ba de ba won lenu e ni bo lo won ni lo so eyan ba da ma ro pe gbogbo nkan ti mo ba fenu mi so gbogbo nkan ti mo ba se mo si ma lo je abo ni odo olorun ba ti o wa ya mi pe emi ti mo mi ko mo ya gbe mo ya mi ni o dokita tele ri ba fe gba ko se nkan ti eyan le se se so eyan ba da ma mo pe ojo kojo kan bo ojo iberu ojo ta ma pada lo jabo sodo olorun wa so bi oro yen ko se daje sugbon okunrin o bodo ni pe onje to onje ko ro buruku gba ni sugbon to ba ni pe a ma wori o se ko die nta ko ba dede ko je ki yawo yen na mo pe o de ko mi fi lara to ba mi fi lara yawo yen ti mi boda ko ni ma wo ko yawo ka o pe okay o ni de wo okay okun yi te jade ko so mo to fe fi like ko sinu moto e gba e sai ya mi 10,000 naira a fun o me ko ibi to nlo yen to ba ri se bo ko ma ba mi fi ohun na lara ko lo nkoko wa mo ti de wa ko ma da
0: ami o ese ma o ma mi ese gan ma ẹjẹ n lọ sọdọ ademola náà ọdọ ademola kelero ń gbà rẹ.
6: Mà á tẹ́lẹ̀ ohun tí ẹni tó pé last yẹn sọ cause àwọn míì wà ọlọ́run kọ́ àmọ́ ṣe ni ọlọ́run àti wà síbi tí ó dá ni cause àwọn míì wà ọ máa yá ọkàn lówó ọ máa gbójú kúrò fẹ́ pé èlò ni àwọn míì dẹ̀ wà ọ máa yá ọ máa dọ́dọ́dọ́dán pé dọ́dọ́dọ́dán mo fẹ́ gbà padà kí ló lè fà á mọ
0: ẹ ó máa gbowó ẹ ó yá ẹ ní ṣẹṣẹ wà nu pé kí obìnrin bèrè owó tó yá ọkọ padà
7: 05 FM
8: o de gba pada o de ma tun fi oruko ko si ori property so o depend lo
7: this is
8: ani won se wa si o da o seun demola jumo ilu gangan na ni na gbo se ti ija ba de sori oni dowe 09060335 hello
9: sir
8: yes sir I have been looking for myself. Oni be ba yawo lowo yawo yin e da pada opolopo oko lo ti je igba yawo erun nipa yami igba mi gan ma wa to je pe boya owo safere lowo oko na looto yawo si ni ise tin se oni owo to nse o boya tailor ni abi hairdresser abi nta iworobo ni won ba oko ba ni daddy bo ni ki la je lale wo mo kan lo lataro ni ko si kokan to ba ni ko yami yawo ni e mo gbe je si je mi ni e je mo ti ni ni ti ba ni ma fun e na ya mi ko to ba ma ya mi ka fi je nle e mo obin wa ti wo pe sa je atu ya won ṣugbọn aisan ni o ma n dun awon obin pe gbogbo ta tin ya won na gina fi san awon owo to sin ya wa e na e ja kan si da awon bi ase lebo ka wo pe awon na ti won ba laje ku nkan abi dawon no ba mo ba se nfowo pa mo nko sale zo pe a fe lo gbowo lowo won pe ki won ya wa ne dakun dabo yin baba wa loko gbo bin agbaye loko iya wa akoko lede Nigeria iya wa first lady mo fi be gbogbo eyan okunrin pe e da gbogbo wo gbese de je awon bin e ba da pada so le ya yin mi njo te ba tu wa ele na la fi ma se lo losan toni adupe lo gbo eyin te ti pe zabalahun ati gbogbo awa ta jo wa nile agodo latodo iya mi oyoyo iya mi dada oyoyo gbogbo bin ni ya wa ade yemi abdurrahman ajo wa nile agodo na ni

0: from Lagos. This is
1: Jordan.
2: 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Jésù ní kẹ́pẹ̀ mí, èmi yóò sì dá ọlọ́run. Èyí ló mú kí ìjọ Apostolic Church àtúndá olú olóko jùlọ gbáremú assembly tó wà ní ojú irin Jumbo Land off ọpẹ́ ìlú Àgbàdo Ogun State pè wá sínú ìpàdé agbára tó máa wáyé nínú ìjọ wọn ní gbogbo ọjọ́ Wednesday gbáremú program. Ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá òwúrọ̀ títí di aago mẹ́ta ọ̀sán. Bákan náà ni gbogbo ọjọ́ Friday ìṣọ́ọ̀rù tó máa ń bẹ̀rẹ̀ ní aago méjìlá òwúrọ̀ títí di aago mẹ́ta òwúrọ̀. Bákan náà ni ìsìn ọjọ́ ìsinmi tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ títí di aago méjìlá ọ̀sán. Níbi tí Ọlọ́run yóò ti máa wọ́ gbogbo àjàgà palẹ̀ tí ẹ̀gàn ayé yín yóò ti máa gbogbo. Ẹ má gbàgbé àti gbádùn Jésù nínú ayé ìránṣẹ́ rẹ̀ lórí ìkànnì yìí Jordan 105.5 ní gbogbo ọjọ́ Tuesday láago mẹ́jọ àbọ̀ alẹ́ ní kẹ́ máa pàdé wòlíì. Ẹ wá fẹ́ pé wòlíì sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ pè wọ́n sórí 070-66-61-9653 tàbí 081-5242-8554. Gbáre mú o, mo ti ríre gbámú.
5: Alábíamọ mọ̀ ń bá sọ̀rọ̀. Ológun ọmọ rẹ kò ní dókun lójijì. Mo ní ológun ọmọ rẹ o ní fi ṣàwátì. Àánú máa sọ̀rọ̀ fún ọ. Ó di ńlá. Ìwọ́ tó ń jẹ́ gbèsè yẹn. Ọbọ ní májẹ̀mú sọ pé kí sọ fún ọ. Áńgẹ́lì tí ń bẹ tó ń báyàn ń bu àṣírí gbèsè. Ó yá kó bẹ bu àṣírí yẹn. Aláàánú tó máa fọ́nìṣì rẹ níwọ̀nba tọ́dún yìí máa fi parí. Níwọ̀nba tóṣù yìí máa fi parí. Aláàánú tó máa fọ́nìṣì ẹ débi gíga ó yá lọ pàdé rẹ̀. Lórúkọ Olúwa ó pọ̀ sí. Gba kọ́ńtráàtì yẹ, gba ìgbéga yẹ. Ìlú òyìnbó gbà á. Lẹ́tà ìlú òyìnbó yẹ gbà á. Frizà ìlú òyìnbó yẹ gbà á. Gbọmọ tuntun gbà ṣe yọrí. O ti dolowo. Aini jade lara re. O je yan. Oko re bale. Be lo ma ri ko ye pada. Jesu Oluwa wa. Amen. Loruko Jesu. Ju ese kan mole. So pe gba. Mo ti bo lowo ogun. So pe mo ti dominira. Ibuku ti je tele. Sọ pé àmì tó bá lè rí àmì ṣe lórúkọ Olúwa ó ti dòmìnira. Ogo rẹ ti tayọ. Èmi náà ni ọmọ yín Prophet Gbadega Ògúnbèmí nínú ìjọ àtúndá olú Apostolic Church Ológojúlọ Gbaremu Assembly. Mo kí gbogbo yín lórúkọ Olúwa wípé yóò dára fún yín. Gbogbo bíkíbi tó bá ti ń bọ̀ láti ìyànà pàdé òṣòdì command ẹ bọ́lẹ̀ lálákòókò láti ìyànà pàdé òṣòdì ẹ sọ pé lọ sí àgbàdo òjàyè ẹ bọ́lẹ̀ lálákòókò command náà sọ pé lọ sí ìjàyè àbí alákòókò ẹ bọ́lẹ̀ lálákòókò ẹ sọ pé ẹ fẹ́ gbé ọ̀kadà tó ń lọ sí Mount Junction láti Mount Junction gbé ọ̀kadà tó lọ sí Jibolad ojú orin wà ti máa rí àwọn èrò tìkẹ́tìkẹ́ tí wọlé ti ń jáde lórúkọ Olúwa yóò dára fún ọ. Gbọ́ mi dáadáa. Olúwa fi nǹkan yé mi lẹ́yìn. Ó ní wòlí mo ní sà. Ó ní bá àwọn ọmọ mi sohun tó yàtọ̀ lẹ́yìn. Má ní Olúwa kí ni kí n bá wọn sọ. Ó lóun fẹ́ jẹ́ kọ́ dẹni ìbùkú. Òun fẹ́ jẹ́ kó dẹni tó ń ṣàánú fún. Bíbélì sọ pé èmi yóò ṣàánú fẹ́dà tẹ́mi yóò ṣàánú fún. Gbá mi dáadáa. Ìgbàlà wọlé sákẹ́wù tí ò expect lórúkọ Olúwa. Ìgbàlà máa wọlé ìwọ náà. Gbá mi dáadáa. Kò ń ṣe béèyàn ṣe ga tó. Kò ń ṣe béèyàn ṣe gbẹ́ tó. Bó o bá gbọ́n, bó o bá ga, bó o bá lágbára, tí àánú bá sọnù òfò ni gbogbo rẹ̀. Kí ni mo sọ sá? Tí àánú bá sọnù òfò ni gbogbo rẹ̀. Àánú ní ṣàwárí ohun tí ó sọnù wá. Gbọ́ mi ẹlòmí ò ní kò tọ́ sí iṣẹ́ yẹn ṣùgbọ́n ara àánú gbà. Ẹlòmí ò tọ́ sí ìlú frizà ìlú òyìnbó yẹn ṣùgbọ́n ara àánú gbà. bẹ́ẹ̀lò mi pépà rẹ̀ bá pé òní máa takò àánú máa sọnù fún gbá mi dáadáa ẹni tí àánú bá ti sọnù fún kò ní nǹkan kójọ amen ẹni tí àánú bá ti sọnù fún kò ní nǹkan kójọ ó gbọ́dọ̀ rí àánú gbà lábẹ́ orí ọ̀fẹ́ táwa náà rí gbà àánú ló sọ̀rọ̀ fún wa lábẹ́ orí ọ̀fẹ́ pé joseph ògúngbèmí àánú sọ̀rọ̀ fún wa lábẹ́ orí ọ̀fẹ́ joseph ògúngbèmí àánú sọ̀rọ̀ tí àánú ò bá sọ̀rọ̀ ẹ ò lè máa gbọ́ wa gbọ́ mi dáadáa olúwa ní olóhùn fẹ́ ṣàánú fáwọn ènìyàn òun fẹ́ ṣàánú fáwọn ènìyàn gbọ́ mi tó o bá ti rí àánú gbà wà á kọ́ wa lójú kọ mi ọdún ìtútù parí lọ oṣù kẹsànán la wà yìí o gbúdọ̀ rí àánú gbà wòólì ló ń bá ẹ sọ̀rọ̀ gbọ́ lóòótọ́ mú wòólì ti pọ̀ ṣùgbọ́n ẹni tọ́lọ́run pè ó ti pè é ó fi àánú tì ní nítorí àmọ́jẹ́ fi tìfẹ́tìfẹ́ pè ọ́ tí ìpàdé wa ní ọ̀la ó máa lágbára gbá mi dáadáa àwọn èèyàn fún mi ní ẹ̀rí ẹ̀rí áńkì tá a fún àwọn ènìyàn mountain tá a fún àwọn ènìyàn ní ọ̀sẹ̀ tó kọjá àti òróró tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a ó gbé ẹ̀rí jáde tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ a ó gbé kíni ẹ̀rí jáde mo bẹ́ẹ̀ torí ọlọ́run ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ kí ẹ máa dá gìrìgìrì wá ẹ máa bọ̀ báyìí sí ìpàdé ọ̀la ní ilé ìjọsìn wa ó máa ní agbára gbẹ́mi àánú gbúdọ̀ sọ̀rọ̀ fún ẹ táàánú bá ti sọ̀rọ̀ kò séyàn kankan tó lè dádó tí àánú bá ti sọ̀rọ̀ nobody can stop a mercy àánú là ń sọ̀rọ̀ nípa rẹ̀ àánú ṣiṣẹ́ agbára àánú fọ́pọ́ sí ikú àánú sílẹ̀kùn ọ̀la àánú là ń bá ẹ sọ̀rọ̀ fún ìwọ ni mo fẹ́ jẹ́ kó wá don't relax again ada gbọ́ mi ọjọ́ orí ń lọ lórí rẹ ada ọjọ́ orí ń lọ lórí rẹ gbọ́ mi kúrò lójú kan wá sínú ju àtúndàlú ní ọlá gbọ́ mi dáadáa olúwa ní pé kí n dáwọ́lé yín ẹ̀yin 120 olóhùn fẹ́ sílẹ̀kùn àánú fún yín ní ọlá yẹn ó máa lágbára kọ́ pé mi dádì ibo ni ká ti pàdé yín wàá wo ohun tọ́lọ́run àtúndàlú fẹ́ ṣe mo ní wàá wo ohun tọ́lọ́run ìpè yìí fẹ́ ṣe wàá wo ohun tọ́lọ́run májẹ̀mọ́ àtúndàlú fẹ́ ṣe ìwọ ni kò gbìyànjú láti ṣe kíni láti kan wòólì lára gbìyànjú o kàn mí lára lórúkọ olúwa ọ̀rọ̀ rí adayọ̀ mo ní wàá sùn síwájú nítorí ẹ láti pè mí dádì ibonika ti pàdé ní ọ̀la 070-666-19658 lẹ́ẹ̀kan sí 070-666-19658 gbọ́ mi pè mí kí n súre fún ẹ kó o jẹ máa bọ̀ kò mú ẹ gbọ́ mi dáadáa ó mú ẹ rí lọ nítorí ìwọ gba rí iṣẹ́ àmì àtiṣe ìyanu olúwa wá sọ fún mi ó ní kí àwọn ènìyàn gbọ́ mi dáadáa ó ní kó sọ rẹ àdúrà nígbà ₦650 ìwọ tó o bá ti gbọ́ a máa gbé ẹ̀rí yẹn lọ́sẹ̀ tó ń bọ̀ pàwọn ohun tọ́lọ́run àtúndàlú ṣe ń bẹ̀ ₦650 lọ́lúwa ní kẹ́yàn kọ́ sọ ní ọ̀sẹ̀ tó kọjá tó o bá rí ohun tọ́lọ́run ṣe fún mi nílò rẹ̀ a gbé ẹ̀rí yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ₦650 olúwa ní pé kọ́ sọ sí ọrẹ àdúrà nígbà ó ná àwọn 50 people kó sọ 650 659 jẹ́ fún ẹ ní account number tó o máa fi san owó ọrẹ àdúrà nígbà 650 yẹn 70-666-19658
6: You want me to be dead, you know, all right.
4: Jesu ni kepe mi emi yo si da Olorun eyi lo mu ki ijo apostolic church atunda olu ologo julo gbaremu assembly to wa ni oju rin jumbo land of ope ilu agbadun ogun state pe wa sinu ipade agbara to ma waye ninu ijo won ni gbogbo ojo wednesday gbaremu program o ma bere ni ago mewa owuro titi di ago meta osan bakan na ni gbogbo ojo friday ishoro to ma bere ni ago mejila owuro titi di ago meta owuro bakan na ni ise ojo simi to ma bere ni ago mefa aro titi di ago mejila osan ibi ti olorun yo ti ma wo gbogbo ajaga pale ti egan aye yin yo ti ma gbogbo e ma gbagbe ati gbado jesu ninu aye iranse re lori ikanni yi joda 105.5 gbogbo ojo tuesday la ago mejo abo ale ni ke ma pade woli e wa fe pe woli sori ero bani soro e pe won sori 0706661 9653 tabi 0815242 8554 gbere mu o mo ti rire gba mu.
0: From Lagos, this is
1: Jordan, 105.5 FM.

ohun tó le jù nínú ìrìn àjò ayé yìí ni kó èèyàn wà nínú àìmọ̀kan ohun tó ń ṣe. Gbogbo ìgbà náà ni mo dẹ̀ máa ń sọ yẹn fún ọ. Ó máa ń dùn mí tí mo bá rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó ń bá mi sọ̀rọ̀ tàbí tó ń pè mí, wọ́n jẹ́ òpè, wọn ò dẹ̀ mọ nǹkan tí ó ń dojúkọ wọn. Bí mo bá gbọ́ tẹ́nìkan sọ fún mi pé dáde, nǹkan dàrú mọ́ ọ̀n lọ́wọ́, mo máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa kí ló dé tó fi rí bẹ́ẹ̀. Olúwa máa sọ fún mi wípé ìgbà tí ó mọ̀ ó ló jẹ́ kí nǹkan ó dàrú mọ́ lọ́wọ́. Ìwé oní Psalm chapter 82 ó ní wọn ò mọ̀, bẹ́ẹ̀ ni òye kò yé wọn. Ó ní torí pé òye ò yé wọn yẹ ayé wọn kúrò lórí ìké, ìyẹn ni pé wọ́n fi gbé ayé wọn kúrò nínú ìlànà ọ̀run bí wọ́n ṣe ní kíni àjò wọn kó lọ. Wọn ò mọ̀ bí wọ́n ṣe gbé ayé wọn kúrò. Wọ́n kàn déédé rí wípé ayé wọn bọ́ sínú ìnira. Àìmọye àwọn tó jẹ́ wípé nítorí àwọn nǹkan tí mo fẹ́ sọ fún ọ lálẹ́ yìí, ó ní ayé wọn ṣe bọ́ sínú ìnira. Gbọ́ mi dáadáa, ogun tó ń jà yìí mi ò rò pé sì ló bẹ̀rẹ̀ o. Ó yá tí n bá sọ fún ọ torí Olúwa fi gbogbo nǹkan yé mi, kì í ṣe ogun tó bẹ̀rẹ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ yín tí màá dẹ̀ máa sọ fún yín tí yín ti bẹ̀rẹ̀ ní àtinú oyún. Àwọn kan wà tó bẹ̀rẹ̀ láti ìgbà tán ti bí wọn. Àwọn kan bà tó jẹ́ pé bí wọ́n ti ń dàgbà òun náà ni wọ́n wọnú ogun tí wọ́n wọ̀. Àwọn kan wà tó jẹ́ wípé bí wọ́n ti ń lọ nínú ìrìn àjò ayé wọ́n kàn ṣàgbákò ogun ni. Ogun yàtọ̀ síra wọn, bá a dẹ̀ ṣe wọ̀ ó yàtọ̀ síra wọn. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ fún ọ rèé, wọ́n gba nǹkan lọ́wọ́ ẹ̀ṣà. Nǹkan tí mo fẹ́ kó o mọ̀ nìyẹn, wọ́n gba nǹkan lọ́wọ́ ẹ̀. Àdápè lọ́lọ́run dá gbogbo ìgbà ni mo máa ń sọ fún ọ. Ìwé Psalm wípé adá mi tẹ̀rùtẹ̀rù àti tìyanu tìyanu. Tẹ̀rùtẹ̀rù àti yanu olólùwà dá. Ó túmọ̀ tẹ̀rùtẹ̀rù àti yanu pé wonderfully and fearfully made. Ìyẹn ni wípé wọ́n dá ọ pẹ̀lú gbogbo nǹkan tó máa lò láyé. Wọ́n dá ọ pẹ̀lú gbogbo nǹkan tí ayé ẹ nílò nínú ayé yìí. Ìgbà tó dáyé ni wọ́n gba nǹkan lọ́wọ́ ẹ. Bẹ́ẹ̀ ni sà jẹ́ mú báyìí, bóyá ó máa yé o. By the time tí màá fi sọ lọ́la, tí màá fi sọ ní ọdún ńlá, ó máa yé ẹ, wà á dẹ̀ kan lu igbó àdúà. Bẹ́ẹ̀ ni sà, ó mọ̀ pé gbogbo ìgbà ni mò ń sọ fún ọ pé ojú mẹ́rin láyé ni. Níwọ̀nba tí mo kẹ́kọ̀ọ́ mọ ni o, bóyá ó jù bẹ́ẹ̀ lọ fẹ́lòmíì o. Ẹlòmíì lè máa sọ àwọn nǹkan míì, ṣùgbọ́n nínú ìrìn àjò mi àti nínú àwárí àti àdúà mi àti inú ibi tólúwa kọ́ mi mọ pé ojú mẹ́rin láyé ni. Ayé ojú ogun ni, ayé oko ni, ayé ọjà ni, ayé orí pápá eré ni. Bẹ́ẹ̀ni ojú mẹ́rẹ̀ẹ̀rin táyé náà ni ẹ. Ṣùgbọ́n tí mo bá sọ fún ọ pé ọjà láyé, níbo lọjà yẹn wà, níbo náà ti ń ná, báwo ni wọ́n ṣe ń ná, owó wo náà fi ń ná ọjà ayé, níbo lọjà ayé gangan wà, níbo náà ti ń ná. Àwọn nǹkan yẹn ni mo fẹ́ gbìyànjú àti sọ fún ọ. A wà á lọ gbàdúà, torí ọ̀pọ̀lọpọ̀ ló ti wọnú ọjà ayé, wọ́n ti nà mọ́jà nínú ayé. Mo sọ fún ọ pé nínú ọjà ayé wọn kì í náwó ńbẹ. Bẹ́ẹ̀ ni mo ṣàlàyé fún ẹ. Tọ́ torí Ọlọ́run má bínú àlàyé tí mo fẹ́ sọ, torí mo fẹ́ kó o gbàdúrà ni. Wọn kì í náwó nínú ọjà ayé. Mo wá sọ fún ọ wípé pàṣípàrọ̀ ni wọ́n máa ń ṣe ní ọjà ayé. Ibo ni ọjà ayé gangan? Ṣé ọjà ayé níbì kan tán ti ń nájà? Rárá, ó ní ibi tán ti ń ná ọjà ayé. Jẹ́ máa ṣàlàyé ẹ̀ fún ẹ. Ọ̀pọ̀lọpọ̀ wa di tá a fi mọ gbogbo nǹkan ni pé a jẹ́ ẹni tó ń ronú ní jẹ́ pé èrò la fi ń rìnrìn àjò ayé wa. Ìgbà tí wọ́n bá sọ wípé ọjà láyé, ibo náà ti ń na, kí náà ń rà ń bẹ̀ àbí kí náà ń ná ń bẹ̀. Àwọn pásítọ̀ gan lọ́pọ̀lọpọ̀ wa a mọ tán pè ní ọjà ayé. Ìgbà tí Èṣù sọ fún Ọlọ́run lórí ọ̀rọ̀ Jòbù pé awọ fún awọ, ohun tí olúkúlùkù bá ní òun ló máa fi ra ẹ̀mí ara ẹ̀ padà. Ó mọ̀ pé ọjà ayé ni Èṣù fa Jòbù lọ. Ohun mẹ́ta ló lágbára nínú ayé yìí tó gbọ́dọ̀ mọ̀. Sórí bó o bá dé inú ẹ̀mí, àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹ wọ́n ní agbára. Tó o bá ti jẹ́ òpè ọjà ayé, wọ́n á ná ẹ máyé o. Kì í ṣe ọjà tán mú náírà lọ, kì í ṣe ọjà tán mú dọ́là lọ, kì í ṣe ọjà tí wọ́n mú aṣọ lọ, wọn kì í raṣọ ńbẹ̀, ògo ni wọ́n máa ń rà ńbẹ̀. Jẹ́ ń ṣàlàyé fún ọ. Ẹ̀yin kan wà tó jẹ́ wípé ọjà ayé tẹ kọ́kọ́ pàdé òun ni ọjà ẹkú ewu ọmọ. Ọjà àkọ́kọ́ tó kọ́kọ́ máa pàdé láyé nìyẹn, ọjà ẹkú ewu ọmọ.
lọjọ to ba fese kan aye tabi to fori kan le laye oja kan ma sile lori oro e awon amoye awon ologbon eniyan awon to je wipe won ni oju merindinlogun won le mo nkan to gbe waye awon ye ni o kokko ba enaja oja eku ewu omo oni oja kokko to kokko ma na ibe ni omo mi o ti kagbako oja eku ewu omo ojo meje oni won fi na ojo meje lojo ti won ba ti bi oba yi si ojo ti won so e loruko oni won ti bere si na oja eku ewu omo esa gbogbo awon to nwa le wa ki iya eye gbogbo awon to nwa le wa ki oku ewu omo ye gbogbo awon to wa le wa wo eye ki se gbogbo won lo wa ki eku ewu omo won wa wo boya won le ri nkan ra ninu aye omo eyi to wa ha tadase katome aliada ba oja eku ewu omo oja ye ni opolopo ti so ogonu oja eku ewu omo ojo meje oni won fi na ojo to ba ti bimo bayi oni awon to mo oja ye ra won ti ma wa be ni awon eyan wa nki eni o iwo to wa mo oni mo pe won ma ra nkan lowo e enikan da lo ma se ami baba mi so fun mi nigba to n so fun mi loni pe Femi lo so fun won pe oja ti won ti ta oja pasiparo ni esa elomi to mu oja wa elomi to ma so wa fo mo e elomi to mu owo wa elomi to mu kan wa ye ko mu wa loju lasan ko wa ta omo e lore ni se bi won mo pe o ti ra so fo mo ke lon wa ra so wa fun se bi won mo pe iwo lo loyun o ti ra oja omo ke lon ta ta lore oja aya enikan o gbo se bi won mo wi pe o ti ra nkan omo ke lon de ta to ko nkan omo dani o mo pe omo e ma lo pampers o de ti ra ke lon de ta gbe pampers wa ha o mo pe o ja eku ewu omo ni won wa na ni sa ba ti gbe le bayi pasiparo ni won na o de mo kan bo se gba na ti gba nkan to fe gba lowo omo eyin 80 oni e gba mi lale eyin ti won ti se pasiparo gu amu waye eyin ninu oja eku ewu omo malakaduri amasela ko tari amaya eh eyin ko ni gbagbo tori eyin ko mo jile adi to ba de mo jile ko ni gbagbo so pe to ba fe gbagbo o lo ma mo bo se ma gbadua emi ati e ladua gba inu oja eku ewu omo oni ya mi ti so ogun omo enu inu oja eku ewu omo oni ya mi ti so aye omo enu inu oja eku ewu omo oni ya mi ti ta omo efu elomi inu oja eku ewu omo oni ya mi ti gba owo to so mi ti ogun omo e inu oja eku ewu omo oni ya mi ti gba so olotu omo e si woho inu oja eku ewu omo oni ya mi ti gba oja ejo oja komo irona lo inu oja eku ewu omo oni ya mi ti gba pampa tayi omo e baje e gba eleyi sa mo ti gba orisirisi awon ona ti olorun gba segun fun elomi oluwa wi pe eyin 80 85 o le ngbo mi lale yi ti mo ba ni ke se o ni mo nda yin pada sinu oja eku ewu omo lale yi be ni sa mo nda yin pada sinu oja eku ewu omo lale yi e gbo mi o bere kan wa o n wa omo ko wa ri omo bi won wa so wi pe so fe bi omo laye oni be ni won ni ko lo ma ta nkan omo to ba ti nta nkan omo pe o ma bi omo omo mi to wa loyun on lo wa lo be lo lo ra oja ibi to ti ra oja inu kan lo omo e de run ra bayi oni igba to wa dele bo se dele oni oluwa pe mi pe pe folake ko ma bo lodo e odo ta lo ti lo ra nkan o ba so fun mi mo ni oluwa ni ko da pada ko da pada won de ti so fun obirin ye pe ko gbodo gba oja ye pada lai mo wi pe omo inu ohun o ti ta ogun e fun obirin ye ladeu ibaka solia ya dari.

0: Kí ẹ̀mí ìbùkún rẹ̀ gùn. Kí ẹ̀mí ògbóyè ogun. Kẹ́mi ọmọ rẹ̀ gùn. Torí tí ayé èèyàn bá gun oyè kẹ́mi ẹ̀ tó gùn. Tó sẹ́yìn bá máa gba nǹkan tó gùn á pẹ́ níwájú Olúwa. Ọlọ́run sí ọ. Gbogbo ẹkú tó ń dá sùn. Ó di ẹ̀rín lénìí. Ó di ẹ̀rín. Ó di ẹ̀rín. Ó di ẹ̀rín. In the name of Jesus. Engineer. Gbé jíngorí òkè
1: òní. Nípasẹ̀
2: ẹ̀wọ̀n ní ìsàmójọba bá orí òkè ògbó. Tẹ́símọ́nì eléyìí tún máa ṣara.
3: Láàrin wákàtí mẹ́rìnlélógún, ẹ̀mí Ọlọ́run ṣe kó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn. Lórí òkè ògbó àṣegìrẹ̀ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September. Nípasẹ̀ ìpè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọ̀pẹ sáma dé bá yóò ju authority. Lord, kí máa ń wù. Olúwa wojú ọgbẹ́ mi sàn làkórí eré yóò. Ìwọ náà wà kí bí oníṣẹ́ ìyanu Jésù. Ó fẹ́ wu ọgbẹ́ àdàbí sàn lára rẹ̀. Ojú ọgbẹ́ nǹkan mímí pẹ̀lú oró rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀. Ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ sọ ẹrù wíwọ́ táyé gbé ní àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o. Láti kùtùkùtù ọjọ́ Thursday 17 September wákàtí wákàtí nínú adúró májò ní ọjọ́ Friday 18 fọ́gbù ẹ̀ lórí òkè ògo. Ládojú pápọ̀ kápọ̀ láṣẹ̀jìrẹ̀ ńbàdàn. Ọ̀pọ̀ wòlíì máa jẹ́mu ló ń bọ̀. Àtàwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì tá a fi ọ̀rọ̀ rán fi ìtúsílẹ̀ òwe ìdáǹdè níhòòhì. Prọfẹ́sà Adébáyò ojú ọtọ́rìtì. Wọ́n máa fi máa jẹ́mu ìpè Ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan. Tí iṣẹ́ agbára yóò máa ṣe. Dádì torí yín ni ẹjẹ́ lọ gbàdúrà.
0: Kí Ọlọ́run dáhùn àdúrà yín o. Tí mo bá ti ní information tó ṣe pàtàkì, mi ò kì í fẹ́ lo interpreter. Ṣé rí ìpàdé àwọn ọkùnrin Thursday and Friday yìí? Èmi fẹ́ kí gbogbo ọkùnrin tí ò tiẹ̀ ti wárí kán wá dá agbára àdúrà wò. Àwọn tó ń dá òtí pé Sọlọ́mọ ń gbèyàn dìde, ẹjẹ́ kan wá eléyìí. Àwọn tí wọ́n ti gbàdúrà rí tí wọ́n ní òsí èsì, ẹjẹ́ kan wá eléyìí. Lágbára Kristi, ẹ máa sọ ẹ̀rí o. Mo mọyì àdúrà tí a ti gbà lórí ìpàdé. Mo mọyì ìgbésẹ̀ wòlíì tá a ti gbé lórí àwọn èèyàn tó ń bọ̀. Mo má jẹ̀mú tí Olúwa bá mi dá lórí ìpàdé àwọn ọkùnrin. So 150,000 men tí Olúwa sọ yẹn gbúdọ̀ pé ló jẹ́ kó o máa gbó mi báyìí. Mi ìdẹ̀ fẹ́ kó dẹ́jà torí Olúwa sọ pé òun fẹ́ sọ àwọn ọkùnrin ìdàǹkan. Mi ìmọ̀ ọgbẹ́ tó gbà, mi ìmọ̀ ibi tó ti gba ọgbẹ́ yẹn. Mi ìmẹ́ni tó fi ọwọ́ dúdú kan àyàn mẹ́ẹ̀. Mi ìmẹ́ni ṣe ìkà sí àyàn mọ́ rere tó gbé wáyé. Ṣùgbọ́n ó dẹrù padà fẹ́lẹ́rù original ògo rẹ máa fọhùn. O ò gbọ́dọ̀ bá wọn ṣerú bí ọkùnrin. Ẹ̀yà rẹ̀ kó àárọ̀ yìí ó ní ìpàdé Tuesday. O ti mọ̀ pé wòlíì yìí gbúdọ̀ wà ńbẹ̀. Ẹyí tí ẹ ò rí òróró gbà lásù ìkẹ́ ò rí gbà lẹ́nì. Iṣẹ́ wòlíì pàtàkì lolúwa ní kàṣe lẹ́nì. Ògo yá fọhùn. Ẹ ó sì ní testimony lórúkọ Jésù. Màá pàdé yín ní church ní Fágbà láàárọ̀
4: yìí. Ẹ kàlẹ́ sà. Ẹ kàlẹ́ o. Orúkọ mi ni Dọ́lápọ̀ Adéwùmí Ọdẹ́rìndé. Mo jẹ́ ọmọ ìjọ orí afẹ́fẹ́ tí mo dẹ̀ ti wá sí orí òkè ògo bí ẹ̀mẹ́ta. Mo ní testimony tí mo fẹ́ ṣíẹ̀. Lóòótọ́ mo ti ṣíẹ̀ ẹyọkan rí ní orí òkè lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo kọ́kọ́ wá ní October. Kí n tó wá sí ẹlẹ́ẹ̀kejì ní January. Lẹ́yìn tí mo wá ní October, mo ṣíẹ̀ testimony nígbà tí mo wá fún program àwọn ọkùnrin tá a ṣe ní January. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè ògo àti Ọlọ́run bàbá mi Professor Kojú Authority. Mo dúpẹ́ pé gẹ́gẹ́ bí mo ti ṣe ṣíẹ̀ testimony yẹn ní orí òkè ògo nígbà program àwọn ọkùnrin tá a ṣe ní January. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba wípé ní ìparí prógráàmù yẹn oore àkọlùkọgbà lọ́lọ́run ṣe fún mi. Nínú ọdún yìí ni mo pé ọmọ 50 years tó jẹ́jẹ́ wípé láyé mi ò ra mọ́tò rí. Mo ṣiṣẹ́ débi pé kéèyàn ra mọ́tò ṣùgbọ́n mi ò rí rà. Níṣẹ́ ló dàbí àsàsí àbúrò ègbọ̀n. Mo sì jẹ́ wípé gbàwọn àbúrò gbàwọn ẹgbọn mi náà ti lo mọ́tò láyé wọn nínú iṣẹ́ tí wọ́n ṣe wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ṣe parí program yẹn tí mo délùú ẹ̀kọ́ owó tí mi ò gbà rí sínú àkáǹtì mi torí mo máa ń fetí gbọ́ ni owó tí mi ò gbà rí ọlọ́run kọ́kọ́ ṣe fún mi ọlọ́run tún wá ra mọ́tò fún mi kò tún wá ra mọ́tò lásán jeep ló rà fún mi ó tó gidi toyota jeep mo wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó tún gbalé fún wa a tún kúrò nílé tán gbé tán láìkì tẹ́lẹ̀ a tún kù kò sí mi lé mi ọlọ́run dẹ̀ sí ta má jẹ́mu rẹ̀ fún mi wípé òun tún máa ra lé fún mi nínú ọdún yìí mo wá dúpẹ́ lọ́wọ́ olórí òkòkò mo dúpẹ́ mo tọpẹ́ dá mo dúpẹ́ o ẹwọ jésù kristi lọ́wọ́ ọlọ́run bàbá mi pẹ̀fẹ́sán ojú ọtọ́rìtì mo mọ̀ pé ó tún ṣe kù síbẹ̀ náà ni ìdí ọpẹ́ mi títí láéláé mi lọ́dọ̀ rẹ mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo dúpẹ́ o mo ti mú àwọn ẹ̀jẹ̀ mi kan sàn mo ti tún máa mú àwọn ẹ̀jẹ̀ mi kan mo máa mú wọn ṣe ẹ ṣe o mo dúpẹ́ o thank you sir.
0: Gbogbo tí wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ pẹ̀lú àṣẹ
5: olódùmarè
0: gbà padà.
5: Yes, yes.
0: Àwọn information tó máa ń gbẹ̀yàn dìde.
5: Information that leaves people.
0: Tẹ̀yàn bá fojú di.
5: If you believe to it.
0: A máa jẹ́ kí nǹkan sọnù.
5: It can make you lose things.
0: Ṣẹ́rí gbogbo ẹni tó bá rí pé wọ́n reduce o.
5: If you see that you have been reduced.
0: Díẹ̀díẹ̀.
5: Gradually.
0: Díẹ̀díẹ̀.
5: Gradually.
0: Àbọ̀ mọ̀ pé ara inú ẹ.
5: Or you know that your potential.
0: Ó tóbi ju tó rí
5: gbàgbà lọ. It's bigger than what you are seeing.
0: Ara àwọn ogun abọ́ni sí
5: òun. That's what about that negative people.
0: Orí pé tó ní.
5: Or is that what you have?
0: Nsìn.
5: Now.
0: Kò tó nǹkan tó ní tẹ́lẹ̀.
5: It's not what you had before.
0: Àwọn olórí rẹ̀ reduce. Ìdí tí Ọlọ́run fi gbé mi wá sí orí ètò nìyẹn. Ẹ mọ̀ pé agbára àdúrà tí a fún mi kò kéré àti ìran àti ìtọ́ni. Gbogbo ẹ̀ ń bá máa gba nǹkan ẹ̀ padà.
5: O
0: kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ pé ò ní nǹkan. You must know that you have something. Ìgbà tá Ádámù tó bọ́ sí òwò. Ó mọ̀ pé nǹkan ṣe
5: wò.
0: Ẹ mọ̀ gbàgbé o, èso òde padà.
5: Àfìgbà
0: torí pò ń bọ àṣọ ògo lọ́rùn
5: Adá
0: àti Éfà. Òun náà ló tún lọ padà lé Jésù fún 40 days 49 tí Jésù ò release. O tó fa ìbínú nìyẹn. Nígbà tí wọ́n rí Jésù mú. Ẹ̀rí pàṣẹ ẹ̀nì kọ́kọ́ bọ̀. Wọ́n gé mọ́ra wọn lọ́wọ́.
5: Ohun
0: tó tà sá máa ń wà ta ni pé bọ́ọ̀n ṣe máa bọ̀yàn sí
5: o.
0: Bó o ṣe máa kàwé. Tó o ní ríṣẹ́ bó o ṣe máa
5: beautiful.
0: Tó o máa dẹ́rùgbé. Wọ́n máa make sure pé ó ṣàkúwọ́ nìkan. That is their target. Má rò pé ọ̀tá ní
5: don't think they have another plan.
0: I being kicking me. No, the only thing that makes them happy is when they see that you are naked. When you are jobless, you are homeless.
5: That's
0: making
5: them happy.
0: Anytime you start increasing, they will get angry. Lock Exodus 1.
5: That's
0: the first one, Lord.
5: Right.
0: So, but where you tell what look at
5: the word? Right now. You need this prayer, sir.
0: And you tell me, you see, you share it.
5: I'm afraid that's impossible.
0: And you teach me, Lord,
5: that you're still going fine.
0: Or that we pray, you're lepa.
5: And me, I said, I will pursue.
0: And me, you're bored.
5: I will overtake.
0: So, self-discovery.
5: Why shall we?
0: O le yẹn kọkọ fi mọ n gba pẹ
5: padà.
0: Ọmọ onínà kùnà. Iye rẹ̀ ṣí.
5: Gbogbo
0: ẹlẹ́ ta wa ń sọ lójoojúmọ́ yìí. Iye lomi ò tí ń ṣí. Gbogbo tó ń sọ ni pé.
5: The
0: problem wo lòun ní.
5: I don't have problem.
0: Tó máa gorí òkè. Gbogbo itẹ́ wa Lagos
5: State.
0: Wá gbàdúrà. Wá gbọ́ ìtọ́ni. Wá gbọ́ ìran. Má gbé ilé àjèjì tó mọ jìyà. Àwọn èèyàn kan wà nbẹ̀. Tí wọ́n ṣe dáadáa. Ẹyin kan wà. Bùkátà ló gbé gbogbo tẹ ní.
5: O
0: tó ń bẹ wájú ẹ. O tẹ̀ ti kọjá ń tó lè ṣàlàyé. Ṣùgbọ́n mo ní Ọlọ́run tí mo ń dá ìkó lọ padà. Dáfídì ẹ̀ ń kọ́rẹ́ jara
5: ẹ̀.
0: So build your confidence in God. Number one, mo gbàgbé o, you need to recognize whom you are. Know the purpose of God for your life.
5: Ntẹ̀yàn
0: fi máa ń da odidi nǹkan.
5: That's what make you to lose.
0: And
5: If you don't know you have something, Boba son, you will not know. Ready? You will not know. I know my own child. Ogun idile to fe so mi da lai mo se. Olua ba mi so e ogun idile to fe so mi da lai mo se. Ogun ati egun idile. Ha so ba to la spare. To fe so mi di opin. Da so make me competent. To fe so mi di okpe. Da so make me like you know. Ogun dabi mo se da. Da wa to make me like you know. Ninu iran mi. Imagination. E ba nse wole. Kai complete. Ariwo re ko lo. Baba mi. Aya ga ba le ba lo adaya. Ogun idile to fe so mi da lai mo se. Olua ba

0: Kosin to le frustrate eyan bi pe kejo ma ri alaanu. Oga o ki sole alaanu lo ri olufe o ki sole ibi ti aye eyan ba daade iye ranlowo to ba ri gba ni bi ranlowo re ba debi to ba debi to ba ri gba de laye aduo si tori na eyin te gbo mi loni mo so pelu ase ìrànlọ́wọ́ àtòkè wa kó dìde fún ọ. Mo ní ìrànlọ́wọ́ àtòkè kó dìde fún ọ. Bàbá ohun tẹ́ ń sọ yìí mo ti gbìyànjú ẹ̀mí ò náà gbìyànjú sọrí bíbélì sọ fún wa wípé eré ìje kìí ṣe fẹ́ni tí ń sáré tàbí tí ń sápá bí kìí ṣe olúwa tí fi àánú hàn. Oṣù September yìí oṣù ìrànlọ́wọ́ wa ni Olúwa ló declare pé September oṣù ìrànlọ́wọ́ àti bí àwọn kan ṣe rí ìrànlọ́wọ́ gbà bó ṣe sọ pé Nàìjíríà lé ó lè àwọn kan ṣe ń di billionaire.
1: Yes.
0: Mo gbọ́ interview Dangote ó ní òun lọ sí Abuja òun fẹ́ land private jet òun ó ní fún 30 minutes àwọn ò rí bí land bí private jet ṣe pọ̀ tó. Adam a sọ pé Nàìjíríà ò dáa ọ̀pọ̀ dẹ̀ sọ pé kò sí nǹkan tó lọ Nàìjíríà má gba gbogbo àwọn ọ̀rọ̀ burúkú yẹn gbọ́ ìtànjẹ ìṣúní fún ẹni tó ń lọbi tó dáa fún ẹni tó ń lọbi tó lógo bíbélì wípé ohun gbogbo òun ni ṣíṣe gbọ́ mi o àdúrà mi lélẹ́yìí iye ẹyin tí iye ẹyin ṣí mo sọ bí wòlíì pé ìrànlọ́wọ́ tó kọjá ẹkọ́nọ́mì Nàìjíríà ìrànlọ́wọ́ tá mú òpin sí omi jẹ́ rẹ bàbá mi gbèdìde fún ọ. Ayọ̀ ọ̀pọ̀ nínú ọkàn mi nígbà tí mo gbọ́ wípé ohun gbogbo ni Olúwa lè ṣe. Ayọ̀ ọ̀pọ̀ nínú ọkàn mi nígbà tí mo gbọ́ wípé ẹ kígbe pé yóò dá yín lóhùn. Ayọ̀ ọ̀pọ̀ nínú ọkàn mi nígbà tó sọ wípé okùnrin òtòṣì ẹ sì pe Olúwa Olúwa sì dá lóhùn. Ayọ̀ pọ̀ ní ọkàn mi pé ẹni tí ò jẹ́ èèyàn náà lè ní ìrètí nípa ìsopọ̀ pẹ̀lú Ọlọ́run nípa àdúrà gbígbà àti ìgbọràn sí ìtọ́ni ẹ̀mí jẹ́ tó bá gbàgbé gbogbo tí mo sọ lónìí olùfẹ́ má gbàgbé ọ̀rọ̀ yìí o. Aládùúrà kan lọ́lọ́run máa ń dá lóhùn aládùúrà nìkan kọ́lọ́run máa ń dá lóhùn aládùúrà tó tún ń gbọ́ràn olólò máa ń dá lóhùn àníyàn àwọn tó ń gbàdúrà tọlọ́run ò dá lóhùn torí wọn gbọ́ràn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ní ọjọ́ Sunday wọ́n gbọ́ ẹ̀rí àwọn tó gbọ́ràn kọ àwọn èèyàn ń sọ ẹ̀rí odidi bíi wákàtí kan la fi gbọ́ ẹ̀rí àwọn tó gbọ́ràn àwọn olólùn máa ń dá lóhùn kì í ṣe àwọn aládùúrà nìkan. Àdúrà tí ò ní ìgbọràn nínú kò sí ìdáhùn ọ̀pọ̀ yín ẹ ti ní gbogbo program tẹ́ ẹ̀ ń gbọ́ ìyẹn kọ́ bó o bá gbọ́ràn o lè jèrè ọlọ́run gbàdúrà mi lélẹ́yìí o bíbélì sọ fún mi wípé ó ní ìgbọ́ràn sàn jí ẹbọ ríru lọ iye ẹ̀yin tẹ́ gbọ́ràn sí ìtọ́ni àwọn ìtọ́ni wòlíì lónìí yóò dẹ̀ dára fún ọ. Mo fẹ́ sọ nípa ìrànlọ́wọ́ kíákíá sọ pé ìrànlọ́wọ́
2: ìrànlọ́wọ́
0: sọmọ wípé ọ̀pọ̀ èèyàn ló lẹ́bùn tó ń rìn kiri ayé ọ̀pọ̀ èèyàn ló ń lọ kiri wọ́n lẹ́bùn o bọ̀wọ̀ ọkọ̀ rí ìrànlọ́wọ́ gbà ni àníyàn àwọn èèyàn tó kàwé tó ń gbé fáìlì kiri tó ń ríṣẹ́ ṣe torí wọn ò ti kiri wọn ò rí àánú gbà. Ṣé kí n sọ fún ẹ ọmọ mi kò tiẹ̀ tí graduate tí wọ́n ti bá ríṣẹ́ torí ó mọ̀yàn lókè ìwọ tó ò dẹ mọyàn lókè ń sìn bá ló ti fẹ sọrọ títí ẹ wípé kó kígbe pin olúwa fún ìrànlọwọ torí kò sẹni tó bẹ ọlọrun fún ìrànlọwọ tí ọlọrun ò dá lóhùn. Ẹ já rí bí dáfírí ṣe já ológo tó yẹn bíbélì ò sọ fún wípé ọgbẹ ẹnìkan ló gbẹmí tó gbẹdẹmí tó wà ìrànlọwọ tó rí gbà ló sọjọ ọba ìsẹlì kò sírú ọba kankan tí ó jẹ ní sẹlì mọ bí dáfírí títí láì jésù a padà rìfá rẹ̀ sí dáfídì pé jésù ọmọ ọlọ́run ọmọ dáfídì báwo ló kí ló fà wọ́n papọ̀ bí kì í ṣe pé ìran dáfídì ló ti wá olùfẹ́ gbọ́ mi dáadáa má jẹ̀mú àjẹ ẹ̀jẹ̀ tán nípa ìrànlọ́wọ́ láti òkè wá yóò ṣẹlẹ̀ sí àyànmọ́ rẹ̀ mo ní yóò ṣẹlẹ̀ sí àyànmọ́ rẹ̀ gbàpọ̀ nǹkan lẹ́hìn tí mò ń sọ jáwọ́ onúwe ìwé kọ́nìkù kínní orí kejìlá 22 years call them up. Maybe definitely Joe don't go to in a normal debate. Oga, see any catch on that. Tio need that you will do a long feed on the wall. Or to talk about the needing on the wall, no more, or to do good here.
1: Yes.
0: The president in Nigeria said, why? What's a wire? Or to needing on the wall?
1: Yes.
0: But over the second time. Every year, don't survive. I'm a combat, I'm a man, I'm a man, I'm a man, I'm a man, I'm a to put you could get to you about fit and what consequent the debate. Tony, no, what's the way? What's the need in the war and where you come? You don't know where I know the problem, you don't know the bear. Only problem, Jello. Tony, I'm when you okay. And they come up by Jabba or the massacre, Kiri. But the deck is a friend, but you call Tobacco Penny, come on, I don't got and you cannot get don't jabber. Kincho, you cannot jabber. Then you come back, Gamma to Gamma Paul. So tell me you are not on Gamma. I'm wondering what you're saying. Why the people jack a car? You don't know what you're okay. Joy, you said that a father. You know the rabbi said, question is your. Jalos no alone call him, be that finish a gato, call him a pair. You don't know what okay. Look at him today, a carcabo.
1: Nitori, Lia Cocona, Leo Doduma, me want to David. Oh my God.
0: The only thing we do is stop on the river. But gbogbo ipa to doju ko ti ni Olorun o fi se ipa yen gbinadadu
2: amen
0: money ipa yen

0: 101.9
1: bẹ̀rẹ̀ tó wà lórí platform.
0: Ẹyin
1: tẹ́ bá wà ń rédíò,
0: ẹyin
1: sókè
0: kí
1: gbogbo èèyàn máa gbọ́ Malendalia.
0: Ẹ
1: tẹ lọ́fẹ̀ tẹ láì.
0: Nǹkan
1: fẹ́ ṣẹlẹ̀ lálẹ́. Bàbá mi o, amọnúmọlẹ̀, amayé mọ̀rún, Ọlọ́run ńlá, Rábálẹ̀ kéde sẹ́ndẹ̀lẹ̀ bẹ̀rùà.
0: Ó
1: ní lọ sọ fún wọn.
0: Ẹni
1: tó ń dàrú yẹn, ó lé mi olúwa fẹ́ dìbò
0: lọ.
1: So ẹ gbàdúrà, ọwọ́ àìrí tó ń dàrú mo ṣe
0: tó.
1: Olúwa gẹ̀dà,
0: ó
1: máa gàdálẹ̀ àmàṣà, wà á kígbe. Ọwọ́ ìfojúrí tó ń dẹ ohun tí mò ń tò
0: mú,
1: tó ń ba ìrètí mi
0: já.
1: Olúwa gẹ̀dà, wọ́n kí ọwọ́ bọ ẹ̀ tí ẹnìkan. Gbogbo ìgbà tó bá ti ń treat sickness yìí.
0: A
1: dàbí pé ó ti ń lọ.
0: Bọ̀
1: lójijì. Àìsàn yá tó rú jáde
0: padà.
1: Mo gbọ́ òun olúwa ni.
0: Wọ́n
1: kí ọwọ́ bọ ẹ̀ tí ẹnìkan. Gbogbo ọwọ́ tí wọ́n kìbọ̀ ẹ̀ tí ẹ̀. Ọwọ́ tí wọ́n kìbọ̀.
0: O
1: ò rí báyìí tẹ́lẹ̀.
0: O
1: kì í solókùn.
0: O
1: kì í ṣaláìsì.
0: Bọ̀
1: wọ́n kì ọwọ́ bọ̀. Ọwọ́ kan níṣẹ́. Ìyálé máa ṣáda. Fòdìdé bí o
0: bá.
1: Máa já sọ́tún sósì. Ọwọ́ àwọn àgbàlára mi. Máa jáde. Mọ́ ṣeré o.
0: Wọ́n
1: kì ọwọ́ bọ̀ ọ̀rọ̀ yẹn. Ẹnìkan lóyún tí ò gbúrò.
0: Wọ́n
1: kì ọwọ́ bọ̀. Ẹ pé àwọn èèyàn sá. Àmẹ́ni tí ọ̀rọ̀ yìí kan o. Ìyálé mẹ́nu ṣíadà. Wọ́n kì ọwọ́ bọ̀ ọ̀rọ̀ ọmọ ẹnìkan. Àkọ́bí ọmọ rẹ̀. Wọ́n kì ọwọ́ bọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ni ó ṣe dáadáa tẹ́lẹ̀. Kò ṣe rádaràda
0: báyìí.
1: Ṣùgbọ́n àtìgbà tán ti kọ́wọ́ bọ̀. Wọ́n ti ba ayé rẹ̀ jẹ́. Ọwọ́ tí ayé kìbọ̀ mí lára. Iná gbé jáde. Ó máa ké wà gbé ara ẹ̀. Ọwọ́ tí wọ́n kìbọ̀ ayé mi. Ọwọ́ tó kìbọ̀ àlàáfíà ara mi. Ọwọ́ àwọn àgbà jáde. Ọwọ́ àwọn àgbà.

0: lórúkọ jẹ gbàdúrà kejì olúwa gbogbo ń tó fi jí ọlọ́run
1: lọ́gbà ẹbítí gbàgbé jù bọ̀
0: fi jà fún mi
1: fà
0: yé kéde bá sanda yabara gbogbo ń tó fi jí
1: ọlọ́run
0: fi jà fún mi
1: lọ́dún
0: gbogbo ń tó fi jí alágbára gbogbo ń tó fi jí ọlọ́run gbogbo ń tó fi ṣèjọba lọ́run gbogbo ń tó fi darí ayé ẹ fi jà fún mi o. Olùwàjà fún ọ lọ́jọ́ ọ̀rọ̀ lọ́jọ́ ayé olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún olùwàjà fún